0: Η εκπομπή που παρακολουθήσατε ήταν μια παραγωγή του Europal Radio, του διαδικτυακού ραδιοφώνου του Ευρωπαϊκού Κοινοβουλίου.
1: Radio 6023 e UMG Web Radio presentano Studiare Informati. Tribuna degli studenti, Vox Pop in pillole da Trenta e Lode.
2: Promosso!
3: Un saluto a tutte le ascoltatrici e ascoltatori di Studiare Informati. Io sono Flaps di Radio 6023 e quest'oggi, per l'appuntamento settimanale con la Tribuna degli Studenti, parleremo del ruolo del rappresentante degli studenti. Un ruolo fondamentale che responsabilizza gli studenti alla scelta di una figura che possa guidarli e aiutarli nel corso del loro percorso di studio universitario. In questa prima parte di puntata andremo a conoscere Chiara Calabrò, rappresentante degli studenti per il corso di laurea di lettere all'Università del Piemonte Orientale, e Francesco Scarfone, rappresentante per il corso magistrale di psicologia cognitiva e neuroscienze presso l'Università della Magna Grecia. Che cosa fa il rappresentante?
4: Il ruolo del rappresentante risulta fondamentale per un corso di studi, principalmente come ruota di collegamento tra corpo docenti e corpo studenti. È una figura a tutti gli effetti centrale, ma attraverso la quale vengono snellite moltissime pratiche e amplificate tutte le comunicazioni possibili. Nel concreto, alla fine funge più che altro, oltre che da comunicatore, da mediatore sia in un rapporto tra pari che in un rapporto studente-docente, quindi spesso lavorando principalmente in privato per le varie problematiche, quindi concentrandosi su un problema singolo e poi sulla parte pubblica.
5: Beh, lo dice la parola stessa, un rappresentante degli studenti rappresenta le necessità e le istanze degli studenti a più livelli. Ora, nel caso del Senato, della Commissione Paritetica, stiamo parlando di livelli più alti. Nel caso mio, cioè quello del consiglio di corso di studi, è un livello più basso, non basso di prestigio, proprio un livello di contatto diretto tra gli studenti e i docenti sulle piccole impellenze quotidiane, per esempio la lezione che viene spostata, l'esame che è in un'altra aula, o il professore che sceglie un libro per un corso, o delle comunicazioni rapide che devono avvenire dal docente o dal corso di laurea agli studenti, o viceversa. Questo tipo di rappresentante, cioè io, noi facciamo questo.
3: Mi viene quasi spontanea una domanda: perché lo fai? Perché hai deciso di diventare una rappresentante?
4: La figura del rappresentante può trasmettere sicurezza, ma allo stesso tempo dare la possibilità di avere effettivamente un punto di riferimento a cui fare capo, specialmente per quegli studenti che entrano nel mondo universitario, no? Le famose matricole. Non sanno come muovere i primi passi in questo mondo e quindi è molto più di aiuto verso gli altri che di aiuto verso se stessi. Inoltre, la figura che ricopro è un elemento che permette di risolvere problemi personali dello studente anche a livello proprio più intimo, a livello di ansia, a livello di insicurezza per un esame, per un corso.
5: Beh, lo faccio sostanzialmente per sfiga in realtà, perché fino all'anno scorso il rappresentante del corso non era una figura regolamentata, non esisteva, adesso invece è regolamentata, quindi non c'è stato il tempo di fare delle lezioni, sono stati nominati dei rappresentanti provvisori ed è toccato a me, perché siccome nel regolamento c'è scritto che ci deve essere la parità di genere e il 97% degli studenti della magistrale di psicologia sono femmine, uno dei tre doveva sacrificarsi ed è toccato a me.
3: Quanto è difficile convincere gli studenti ad interessarsi al ruolo stesso di rappresentante?
4: Varia spesso e volentieri di anno in anno, perché da una parte potresti avere studenti molto più interessati a fare quello di cui parlavo in precedenza e quindi avere una classe di candidatura molto più ampia, oppure dall'altro hai qualcuno che decide di farlo perché non c'è nessun altro. In ogni caso c'è della difficoltà, ma si va spesso e volentieri con il passaggio del testimone, proprio perché comunque prima o poi qualcuno interessato lo si trova.
5: Ah, non so quanto sia difficile. Spero poco, perché a maggio ci saranno le nuove elezioni, non ho nessuna voglia di ricandidarmi, spero di riuscire a trovare qualcuno abbastanza desideroso di fare quello che faccio io.
3: Come fanno quindi gli studenti a capire chi è il loro rappresentante e come possono poi di conseguenza contattarlo in caso avessero delle problematiche da risolvere?
4: Per capire chi è il proprio rappresentante di corso, basta cercare il proprio corso di studi sul sito del dipartimento, quindi sul sito del proprio dipartimento. Ci sarà una sezione chiamata referenti e contatti che avrà anche scritto rappresentanti degli studenti con nome e cognome. Ogni nome e cognome è linkato, quindi se ci mettete il mouse sopra vi apre automaticamente una casella di posta elettronica collegata al suo indirizzo email, quindi contattarlo è facilissimo. Poi, come vi dicevo prima, molti rappresentanti sono all'interno di gruppi WhatsApp, altri social che possono essere Facebook e Instagram, quindi in un modo o nell'altro riuscite sempre a contattarli. Io consiglio le email, è molto più immediato, molto più chiaro, compare nome e cognome, quindi già si risolve tutto il problema della presentazione, no? Come mi presento a qualcuno, perché spesso viene identificata come una figura più in alto di quanto non sia effettivamente, permette al rappresentante di inquadrare subito con chi sta parlando e soprattutto vi viene richiesta chiarezza nel momento in cui andate a esporre un problema. Si capiscono prima le esigenze, si collocano prima, si risolvono prima.
5: Allora, in realtà è facile quanto è complicato, perché se andate sui siti ufficiali vi perdete, dovete andare a cercare nello specifico. In realtà sui gruppi WhatsApp informali o nei canali più diretti delle varie associazioni studentesche sono sempre segnati i nomi di tutti i rappresentanti e anche le relative mail istituzionali, per cui se ci volete cercare è molto facile trovarci, ecco.
2: Sì, no, mo me lo segni proprio, c'è una cosa, non vi preoccupate.
1: Studiare informati è prodotto da Radio 6023 e UMG Web Radio, finanziato dal Fondo Megalizzi per realizzare un servizio di informazione radiofonica universitaria. Studiare informati racconta le esperienze di due diversi atenei italiani, l'Università del Piemonte Orientale e l'Università della Magna Grecia. Una collaborazione tra 6023 APSTS e la Fondazione UMG.
6: Radio 6023 per il Centro Territoriale Volontariato. Biella Vercelli. Scopri le associazioni del territorio.
7: Allora, mio nome è Giorgetta Giusto, volontaria, faccio parte del tavolo carcere.
1: Di cosa vi occupate?
7: Ci occupiamo persone del carcere di Vercelli, sia con attività all'interno dell'istituto che con queste iniziative di sensibilizzazione all'esterno, quindi un dentro fuori.
1: Quali sono i vostri contatti?
7: I nostri contatti, allora, intanto col volontariato, con le associazioni di Vercelli. Noi nel tavolo carcere siamo volontari, alcune associate ad alcune associazioni, altre no. Quindi contatti col territorio in senso ampio, con gli enti locali, è ovvio, la direzione del carcere e con le associazioni. Siamo coordinate dal centro territoriale del volontariato.
1: Avete un indirizzo mail o i social ai quali possiamo contattarvi?
7: Direttamente al centro territoriale del volontariato, mettendo in evidenza che è il gruppo del tavolo carcere.
6: Radio 6023 per il centro territoriale volontariato, Biella Vercelli.
8: Una lavadora che pierde agua. La cadena de bicicleta que se sale de camino al trabajo. Tu hija que te rompe la pantalla de la tablet. O el filtro del lavavajillas que necesita una limpieza. Las averías llegan siempre en mal momento y suelen costar tiempo y dinero. Cuando nos pasa algo así, muchos de nosotros nos preguntamos si vale la pena reparar el producto, o es mejor tirarlo a la basura, reciclarlo o simplemente comprar uno nuevo. La Unión Europea lo tiene claro. Quiere que nos decantemos por lo primero. Estás escuchando el programa Apostando Fuerte por Mejorar la Legislación. En este episodio hablaremos de una propuesta de la Unión Europea que dará a los consumidores europeos el derecho a reparar. En una encuesta especial del Eurobarómetro de 2020 sobre los europeos y el medio ambiente, el 31% de los ciudadanos de la Unión declaraban haber reparado un producto en lugar de comprar uno nuevo en los últimos 6 meses. Las razones que llevan a no querer reparar un producto son variopintas. porque suele ser demasiado caro, o demasiado complicado o difícil de arreglar, porque las piezas de repuesto son difíciles de conseguir. Las ampliaciones de garantía que se ofrecen con algunos productos suelen ser caras y con mucha letra pequeña. El producto puede estar obsoleto o haber pasado de moda. Muchas veces simplemente no sabes dónde ni cómo llevarlo a reparar. Otras, la reparación tarda demasiado tiempo o ni siquiera se puede arreglar el aparato. Pero lo cierto es que reparar un producto tiene múltiples ventajas. Es bueno para el bolsillo de los consumidores, porque la vida útil del producto se alarga y nos evita tener que comprar un artículo nuevo. Y no es menos bueno para el medio ambiente. Las reparaciones son un puntal de la economía circular, ya que requieren menos recursos y materiales que los productos nuevos, o lo que es lo mismo, menos emisiones de gases de efecto invernadero y menos residuos. Además, la mayoría de las reparaciones se realizan a nivel local, lo que puede generar un número no desdeñable de puestos de trabajo y de oportunidades de formación. Y para quienes deciden arremangarse ellos mismos, cada vez existen más talleres comunitarios de reparación, que además permiten conocer a gente, socializar y desarrollar nuevas habilidades. Ayudan además a impulsar el mercado de segunda mano. El Parlamento Europeo ha pedido a la Comisión que prepare legislación sobre el derecho a reparar, que contribuya a cuidar el bolsillo del consumidor y a promover unos hábitos de compra sostenibles. La legislación sobre el derecho a reparar abarca una variopinta casuística. En primer lugar, el derecho a reparar durante el periodo de garantía. Mientras un producto está bajo garantía, los consumidores europeos tienen derecho a que se lo arreglen gratuitamente si está defectuoso, por ejemplo, si tiene fugas o un enchufe que no funciona. La garantía cubre 2 años a partir del día de compra del producto. Por lo general, los minoristas piden a los consumidores que conserven una copia del recibo y el embalaje original. Ahora bien, el producto solo puede considerarse defectuoso en el momento de la compra durante los primeros 12 meses. Los minoristas están legalmente obligados a reparar, reemplazar o reembolsar los productos defectuosos, pero no son responsables de los daños provocados por accidentes o por un...
6: Radio 6023 per il Centro Territoriale Volontariato. Biella Vercelli. Scopri le associazioni del territorio.
9: Forest Gump Piemonte è una associazione non a scopo di lucro che collabora alla possibilità che i ragazzi con disabilità possano esprimersi nel lavoro secondo le loro prerogative in maniera soddisfacente.
10: Perfetto, e cosa fate?
9: Praticamente abbiamo delle attività agricole che consistono in un campo di lavanda che curiamo in tutta la filiera e poi abbiamo delle ditte che collaborano con noi che ci offrono dei prodotti che noi confezioniamo. Abbiamo delle collaborazioni anche con alcune strutture, diciamo così, commerciali del settore del biellese che acquistano i nostri prodotti e che ci fanno conoscere. Questo è un po' il...
10: E come possiamo contattarvi?
9: Abbiamo un numero di telefono che peraltro è il mio, perché abbiamo dei margini di miglioramento sulla comunicazione molto importanti. E poi c'è un indirizzo email e siamo a Biella.
10: Possiamo sapere l'indirizzo email?
9: Sì, è... forestgamppiemonte@gmail.com.
6: Radio 6023 per il Centro Territoriale Volontariato Biella Vercelli.
0: Saskaņā ar Savienības tiesību aktu definīciju, atkritumi ir jebkāda viela vai priekšmets, ko kāds izmetis, vēlas izmest vai kas ir jāizmet. Šādi milzīgā apjomā velti ir tērēti resursi, laiks, zemesplatība un enerģija. Turklāt atkritumu likvidēšanas pasākumi var pamatīgi ietekmēt vidi. Piemēram, atkritumu poligoni aizņem zemes platību un var piesārņot gaisu, ūdeni un augsni, savukārt atkritumu dedzināšanas rezultātā gaisā nonāk piesārņojoši izmeši. Ņemot to vērā, ar atkritumu apsaimniekošanas politiku Eiropas Savienība ir iecerējusi samazināt atkritumu ietekmi uz vidi un veselību, kā arī panākt resursu efektīvāku izmantošanu. Papētīsim to sīkāk. Tu klausies raidījumu Vērienīgs mērķis – labāki tiesību akti. Šajā reizē noskaidrosim, ko Savienība dara, lai samazinātu atkritumu daudzumu un kā mēs paši ar reciklēšanas palīdzību varam veicināt atkritumu atkārtotu izmantošanu.
11: Lai risinātu pārtikas šķērdēšanas problēmu, vispirms ir svarīgi saprast atšķirību starp jēdzieniem pārtikas zudumi, pārtikas atkritumi un bioloģiskie atkritumi. Pārtikas zudumi ir pārtika, kas izšķiesta, bojāta vai zudusi kādā no pārtikas aprites posmiem. Tas var notikt pārtikas gatavošanas, ievākšanas, iepakošanas, uzglabāšanas, pārvadāšanas vai izplatīšanas procesā. Savukārt pārtikas atkritumi ir mazumtirgotāju, ēdināšanas pakalpojumu sniedzēju vai patērētāju izmesta pārtika. Ir dažādi pārtikas atkritumu veidi, piemēram, svaigi augļi vai dārzeņi, kas neizskatās pietiekami labi, tāpēc šķirošanas procesā tiek izmesti. Vēl viens atkrituma piemērs ir pārtika, ko mazumtirgotāji vai patērētāji izmetuši, jo tuvojas vai jau ir noticējis attiecīgā produkta minimālais derīguma termiņš. Pārtikas atkritumi ir arī neizmantotie produkti vai ēdienu pārpalikumi, ko izmet mājsaimniecības vai restorāni. Visbeidzot, jēdziens bioloģiskie atkritumi attiecas gan uz pārtikas atkritumiem, gan zaļajiem atkritumiem, tādiem kā dārza atkritumi. Piemēram, tādi zaļie atkritumi kā novītuši ziedu pušķi vai apgriezti krūmu zari tiks savākti un reciklēti tieši tāpat kā pārtika, lai gan to uzdevums ir bijis priecēt, nevis nodrošināt uzturu. 2022. Gadā Savienībā tika izšķiesti aptuveni 132 kg pārtikas uz vienu iedzīvotāju. Vēl satriecošāks ir fakts, ka sadzīves pārtikas atkritumu īpatsvars kopējā pārtikas atkritumu daudzumā bija 54%, kas ir 72 kg uz iedzīvotāju. Apzinoties tik satraucošu statistiku, Savienības iestādes ir ķērušās pie vairākiem pasākumiem, pieņēmušas direktīvas un rīkojušas kampaņas, lai panāktu, ka veidojas mazāk pārtikas atkritumu un to atlikums tiek labāk reciklēts. Pirmkārt, ar 2018. Gadā pieņemto atkritumu pamatdirektīvu, kas ir daļa no aprites ekonomikas aktu kopuma, ir ieviesta prasība par bioloģisko atkritumu atsevišķu savākšanu no 2024. Gada 1. Janvāra. Bioloģiski noārdāmi atkritumi tagad ir jāvāc visām Savienības dalību valstīm. 2023. Gada jūlijā komisija ierosināja grozīt atkritumu pamatdirektīvu, lai vēlreiz izsvērtu un pielāgotu šajā aktā iestrādātos mērķus un pasākumus. Turklāt kopš 2020. Gada Apvienoto Nāciju organizācijas ģenerālā asambleja 29. Septembrī ir noteikusi par starptautisko pārtikas zuduma un šķērdēšanas izpratnes dienu. Savienības iestādes šo iniciatīvu novērtēja atzinīgi un pievienojās globālajiem aicinājumam rīkoties, lai cīnītos pret pārtikas zudumu un šķērdēšanu. Piemēram, 2024. Gada septembrī Eiropas komisija sāka īstenot jaunu kampaņu ar nosaukumu Zero Waste, More Taste, jeb latviski tas būtu, jo mazāk atkritumu, jo garšīgāk. Šīs kampaņas vajadzībām tā publicēja bezmaksas recepšu grāmatu, kuru sagatavoja populāru šefpavāru komandu no visas Eiropas Savienības. Pavārgrāmatā ir apkopotas 27 ēdienu receptes. Šādi iecerēts nevien vērsties pret pārtikas šķērdēšanu, bet arī akcentēt ēdiena gatavošanas tradīciju daudzveidību Savienībā. Vairāk nekā puse no visa pārtikas atkrituma daudzuma Savienībā ir pārtika, kas nonākusi sadzīves atkritumos, un cilvēki uzturā visvairāk lieto augļus un dārzeņus, tāpēc kampaņa galvenokārt bija vērsta uz to, kā attiecīgos produktus uzglabāt un pagatavot. Protams, tie ir tikai daži Savienības līmenī īstenojuma projektu piemēri. Taču ko dara Savienības dalību valstis? Privātā un publiskā sektora partneri Savienības dalību valstīs jau finansē projektus, ar ko iecerēts risināt pārtikas atkritumu un bioloģisko atkritumu problēmu. Itālijas pilsēta Milāna ir iedvesmojošs piemērs tam, kā lielā un blīvi apdzīvotā pilsētā ir iespējams organizēt sadzīves pārtikas atkritumu savākšanu. Milānā dzīvo 1,37 miljoni cilvēku. Tā ir lielākā pilsēta Eiropā ar pārtikas atkritumu savākšanas sistēmu, kas aptver pilnīgi visus pilsētas iedzīvotājus. Atkritumi no pilsētas iedzīvotājiem tiek savākti dzīvesvietā caurspīdīgos maisos, kas paredzēti nepārstrādājamiem atkritumiem un plastmasas iepakojumam. Šādi attiecīgo darbinieku komanda var vizuāli pārbaudīt maisu saturu. Šie darbinieki var uzlikt ākai sodu, ja cilvēki nav pienācīgi sašķirojuši savus atkritumus. Katalonijas atkritumu poligonu nodokļu un kompensācijas sistēma arī ir iespaidīgs piemērs tam, kā valsts sektora iestāde var veicināt pārtikas atkritumu atsevišķu savākšanu. Katalonijas autonomā valdība ir uzlikusi nodokli, kas maksājams, ja bioloģiskie atkritumi tiek apglabāti poligonos vai sadedzināti. Šādi tā cenšas panākt, lai bioloģiskos atkritumus būtu lētāk savākt un apsaimniekot, nekā tos likvidēt videi kaitīgākā veidā. Vismaz puse no ieņēmumiem, ko dod šis nodoklis, ir jātērē bioloģisko atkritumu un atkritumu atlikuma apsaimniekošanai. Pārējā nauda nonāk atpakaļ vietējo pašvaldību finansējumā, atkarībā no tā, cik labi tām ir veicies ar pārtikas atkritumu atsevišķu savākšanu. Bet kāpēc vispār reciklēšana ir tik svarīga? Ja reciklējam bioloģiskos atkritumus, tie var kļūt par otrreizēju izēvielu. Piemēram, pārtikas atkritumu noārdīšanās procesā veidojas dabisks mēslojums dārziem un laukiem. Nonākot atpakaļ augsnē, bioloģiski atkritumi to bagātina un optimizē augu augšanu. Turklāt daži uzņēmumi pārtikas atkritumus var reģenerēt, metāna fermentācijas procesā pārvēršot tos biogāzē. No bioloģisko produktu fermentēšanas tiek iegūts metāns. Šādi iegūtu biogāzi parasti izmanto kā atjaunojumu resursu, piemēram, elektrības, siltuma un kurināmā ražošanai. Cīņa pret pārtikas šķērdēšanu mūsdienu sabiedrībā ir viena no galvenajām prioritātēm vairāku iemeslu dēļ. Tas ļauj taupīt uzturā lietojumu pārtiku, samazina pārtikas ražošanas un patēriņa ietekmi uz vidi un palīdz uzņēmumiem un patērētājiem ietaupīt naudu. Kā patērētāji mēs paši varam palīdzēt risināt pārtikas šķērdēšanas problēmu. Pievērsīsim uzmanību tam, kā rīkojamies ar atkritumiem, un padomāsim divreiz pirms izmetam atkritumos pārtiku. Šo raidījumu sagatavoja Eiropas parlamenta tīmekļa radio Europarl Radio.
12: Evropski parlament ima ključnu ulogu u zaštiti prava potrošača u Evropskoj uniji. Budući da Unija broji više od 450 milijuna potrošača, bitno je osigurati pravedno postupanje, transparentnost i sigurnost na tržištu. No koja su njihova prava i kako su zaštićeni? Prava potrošača su temeljna načela koja vama kao potrošaču osiguravaju pravedno postupanje i zaštitu na tržištu. U Evropskoj uniji ta prava nisu samo skup ideala, nego i zakona koji potrošačima osiguravaju zaštitu. Jedan od glavnih doprinosa Evropskog parlamenta je direktiva o pravima potrošača. Njezin je cilj uskladiti zakone o zaštiti potrošača diljem država članica. Uz to, njome se osigurava da potrošači imaju pristup jasnim i istinitim informacijama o kupljenim proizvodima u trgovinama ili na internetu. Direktiva pokriva razne aspekte, od opisa proizvoda i cijena do opcija dostave i prava na otkazivanje. Započnimo pregled ključnih prava potrošača u Europskoj uniji s pravom na pristup jasnim i transparentnim informacijama. Bilo da kupujete proizvod ili plaćate uslugu, prodavač ili pružatelj usluge mora vam pružiti ispravne i razumljive informacije o tom proizvodu ili usluzi. To uključuje detalje o njima, cijenu, sve poreze ili naknade i uvjete transakcije. Potrošači uživaju i pravo odustajanja, poznato i kao rok za predomišljanje. Njime se potrošačima omogućuje da se predomisle i povuku iz ugovora u roku od 14 dana od primitka proizvoda ili prihvaćanja usluge. Moguće je također odustati od kupnje bez davanja objašnjenja. I još jedno ključno pravo je dvogodišnje zakonsko jamstvo. Ukratko, prodavač vam u slučaju neispravnosti ili neistinitog opisa proizvoda mora besplatno popraviti ili zamijeniti taj proizvod do 2 godine nakon trenutka kupnje. To jamstvo vrijedi za sve proizvode kupljene u Europskoj uniji. Među prioritetima Unije je i sigurnost potrošača. Prema Uredbi o općoj sigurnosti proizvoda, koja je 2023. stupila na snagu, proizvodi koji se prodaju državama članicama moraju zadovoljavati stroge sigurnosne standarde kako bi se osiguralo da ne ugrožavaju zdravlje potrošača. To se odnosi na sve proizvode, od igračkih elektronike do kozmetike i kućanskih aparata. Ako se ustanovi da proizvod nije siguran, Unija raspolaže mehanizmima za njegovo povlačenje s tržišta, a potrošači su primjereno obaviješteni o mogućim rizicima. I na kraju treba spomenuti naša digitalna prava. S porastom internetske trgovine i digitalnih usluga, Europska unija poduzela je mjere za zaštitu osobnih podataka i privatnosti potrošača. Općom uredbom o zaštiti podataka utvrđena su pravila o tome kako poduzeća i organizacije postupaju s osobnim podacima. Zahvaljujući njima, potrošači imaju više kontrole nad svojim osobnim podacima te zajamčeno odgovorno i sigurno korištenje podataka. Što to znači za europske potrošače? Konkretno, to znači da možete kupovati s povjerenjem, znajući da vas pravila o pravima potrošača štite i da vam osiguravaju pravedno postupanje, transparentnost i sigurnost na tržištu. Osim toga, ta vam pravila omogućuju da donosite informirane odluke prilikom kupnje proizvoda ili plaćanja usluga, a ako nešto pođe po zlu, možete se pozvati na svoja prava. Sretan vam svjetski dan prava potrošača! Poslušajte i druge podcaste na Europarl radiju, internetskom radiju Europskog parlamenta.
13: Gwyd hwyk agus fien fyr dy star yn hyn yr oenna i yn troedol fas Atlantog sglofa. Lian si yr aig a fai bresys cerichiad blian agus fi chanach hyrcae ar nias môn o 20 miliwn dyna. Bychor ysta ffrodael fi antonach idr an Orp, Ir na Africa agus creach a Verica i an ffrodael fas Atlantog sglofaha. Ceg a cwrwg derile ag tŵs na hochtu hi si deag, is feidr chanach ar na ffrodael ysan a eisgan ffos sa la ta na fawn. Ta na hidio liachdi cynnecha y fiech i dina chan ŵd ar hwyrt na ffrodael sglofaha agus chan la noent le, ffos la fesgant y mionta agus umper idr ialachoch na leanta sa. Sa fod kvela sad, tami da tuurt irspratig na sklaviechta agus na tradala tras Atlantis sklavaha chon kuina. Tami da fechan choma ar an tlig wil chanach ar fos ag an gud huwag san dan star ar an daun mo himpelaring sa la ta an uvaun. Tas nimeis le suil shira an star. In san ochtu hishteag bachilinach da chuid na Franca i lor vwyr charib i Haiti, in ar oling Afrikaig a vi fe huirse cruotan doch redta. Bas cianta rinir her na Afrika iad dan chuid is mo, agus vi ar ha doling lec le huirinta fada dian seher, gurtaha, galir, faregan agus drocho hu farsing. Egan aum, sprag ideelacha revloid na Franca, siirse coannas agus braharachas, faun na siirse a mas fwintar Haiti. Ach beláthar chuilinta í an cholínach do chuachtaí cholínacha a bhí an amíochtla chéile, ahfuil an Spáin agus an Bhreatain, a thacaig le factiona ag súile chun na lasna féinach ar chun cín. Agus an taine san galéir atáilúint, tháinig an tír sclaví Toussaint Louverture ar an láthair mar cheannar muile rá. Chuiasig sé muintir Háití sa réabhlaid a háile idir 1701 agus 1804. É deire bhí rá ar réabhlaid Háití. Bhain muintir Háití na splachas ón Bhreancamach agus baí Háití an chéad tír a bhainig ar sclávathe. Ní hamháin gur ba an cur canúna san sa stair a chur deire leis an sclávíocht a Háití, ach bhí teannach ar gaobh ad níos fuidí againn. É deire, sé a spreag deire na trádála tras Atlantaí sclávathe. Anois feichimis ar an lá atá nó bhán. Gach bliain cuiníomid a riospratig na sclávíochta ar an gúigúlá fithid de bhí an bhórta. Láid an áisiúnta na náisiún éantathe a gcuine ar iospatig na sclávíochta agus ar an drádáil fas Atlantach sclávathe. Meáíonn an lá san dúing na hanganíomharthe a dhéanamh agus tugann sé orm dos na daoine a doling agus a cailg do bhór rádáil mhúdúil na sclávathe. Ina haonta san tugann sé deis dúing feasacht a bhuascailt a meas daoine óga féin maol a bhain le cníochas agus réamh chléanna. Mar a dúirt ardrúnaí na náisiún éantathe António Guterres.
14: Millions of African children, women and men were trafficked across the Atlantic.
13: Dena ganoil tras na Atlantic ar na miliwn lani ban agus far on Afrik. Tamang iag o na daileg agus o na gwech a dwchi siad. Reab o gobobl as a chéle. Dena troch dar iad o gyr. Dena gsiena ar an eilocht. Is on an stair na sclaviachta agus stair na fulinghe agus na barbarachta. Is leirui ar na trehe is masad an chyna dena. Ach is stair i choma a leirin krogocht eirdoch. A léirin tréthe is fear an chinna réana fiú, má éachtar ar na daine fé ghuiirse a d'éirigh amach agus siad a snábhan ag easa, nú na daine bhí ar san chealú na sclávíochta a leabhar amach a gcuine na cuire uafásaí sa. Ach mar sin féin tá éireacht na trádála trasatlantaí sclávathe fós le rianú ar ar sochaí na léanta sa. Is féidir nás díoach a dhéanamh idir na céad a bliain de rúhéirú coilíneach agus nabhannais thóisialta agus ach na míochta an léanamh. Agus is féidling na tfórpchinnícha a úsáideadh chun údar a thuairt a bhí gaianach na trádála sclábhathe, éiscint a bhuachaint na bharchinnícht geal atá dul an áit aríist sa lá atá na bhonn. Tá sé de rúlgus ar an galéir cura guine éirecht chinnícht na sclábhíochta.
14: It is incumbent on us all to fight slavery's legacy of racism.
13: Tá ról réthátach ag an adachas ó thebh cníochas agus réamh chléana a chóraach. Sé sin an fág a gur na náisiún aontaithe an méid san béime ar an dácht a bhain le tionsna bhadachas a chur na luinte na glúnta atá le teacht fé chuisina agus iarbhirtí na sclábhíochta agus a legan béime na ceachtainna dála mímar ón dréibh se gúach san. Mar hápla, ceandas na príomh slite chun tuiscint a thuairt do riine agus feasacht a bhuascailt ná an ochlíocht chearta úsáid. Sé sin an fá le blianta beagan os gur stop starrathe a buint úsáid as an bhacail sclábhí, agus gur thosníadar a buint úsáid as an déirme dína fé chuirse in anad. Denan siad é sin chun béim a leagan ar an déanacht féin ar dhéan chóras brúdóil na sclábhíochta a dhíthil i a bhaintos na daoine san. Tré thionsnamh amhail tionscail UNESCO, bealaí na nína fé chuirse a seolog in 1994, agus láid náisiúnta na náisiún aontaithe a gcuine ar iospaiteag na sclábhíochta agus ar an drádáil Trasatlantach sclábhathe, tá iarracht dhéanamh chun stair agus tionnachar na trádála Trasatlantaí sclábhathe agus na sclábhíochta domhanda a scrúdú. Sa bhreise sin, dógar na náisiún aontaithe na blianta 25 go 24, mar an deacaid idirnáisiúnta chuoine de bhanús na Hafrica, chun aigethuairt ina dúlain leanúnacha a bhíonig daoine de bhanús na Hafrica, cineochas agus idir dhealú chórasach in san áireamh. Tá sé mar aim leis an deacaid idirnáisiúnta san orm de cheartán duine chur chun cín, rann chuidú daoine de bhanús na Hafrica a cheilúra, agus creatíid le thuaile chun an cineochas a chóraach in airtú. I mí an bheitheh fithe fithe, bí Parliament na Háirpa an chéad institúid idirnáisiúnta a dtaithan an trádáil Trasatlantach sclábhathe agus an sclábhíocht mar chuirinne in aghaidh na déanachta. I rúna ghlach tromlach mór na bheisirí, iarraigh ar institúidí agus beilstáid an aontais Áirpaigh, éagáin na heimsire atá thart agus na chuirinne in aghaidh na déanachta a duine go gcoinne daoine gorma agus daoine de rá a aithint go hoifig uail. Is cuid mhór den rún san é an tadachas chomá, tás gur mullaigh i measnithe eile. Stair na nína garma agus na nín de rá a chur a curriculum scoile. I na haanta san, anois thart ar an gcuige lá fithid de bhí an bhórta gach bliain, ag rian an líonra orpach a gcoinne an cineochas an tachtan frith cineochas agus éagsúlachta a gcófáirt leis na feisirí agus an comisiún orpach. Tá sé mar aim leis an tachtan san i measnithe eile, cuaitimh airgadais sa chultúrtha agus sicólaíoch a thuairt de lucht na nína a doling an sclábhíocht. Tá tionnachar ag stair na sclábhíochta agus a haibhacht chinnéach leanúnach ar ar sochaí fós sa látá na bhonn. Tá sé tátach go gcuinóimis ar an aimseir atá thart agus go inimis comóra ar Ghníomhaithe a bhfuil Toussaint Louverture a bhí ina cheanara sa chóraach a gcoinn na sclábhíochta a Háití. Tréad na dachas agus tré Ghníomhaíocht chomhairdaithe ar an leibhéil idirnáisiúnta agus ar leibhéil an aontais ar éan. Tá iarracht á déanamh chun cur a gcuine an chinnéachas, feasacht a bhuascailt, comhanna sa chur chun cín, agus sochaí níos cuimsethí agus níos cofirme a chruthú de chách. Si Parliament na Háirpa a chur an podchéile sa a de láthair. Is féad leat éisteach de tuile podchéiltaí ar Europarl Radio, Radio Gréasáin Parliament na Háirpa.
15: Trecita, una sola voce.
16: 6023. Il biotestamento. Ma perché lo fai?
17: Perché posso. Posso ora che sono lucido e consapevole. Posso perché la legge c'è. E qui in Vidas trovo tutte le informazioni che voglio.
18: Biotestamento. Informati su vidas.it.
17: Scelgo adesso. Adesso che posso.
6: Radio 6023 per il Centro Territoriale Volontariato. Biella Vercelli. Scopri le associazioni del territorio.
19: Siamo CIDI, Centro Iniziativa Democratica Educante. Facciamo parte di un'associazione che fa parte appunto, come ho detto, di questa comunità educante qui nel Vercellese.
20: E di che cosa vi occupate e che cosa fate?
19: Allora, noi ci occupiamo di creare dei laboratori per creare, come potete vedere nel nostro stand, dei prodotti artigianali. ti occupa appunto di aiutare, educare, formare i giovani nell'iniziativa appunto del volontariato, cioè fornire del tempo libero a chi ne ha bisogno.
20: Ci puoi dare i contatti della vostra realtà?
19: Sì, ci trovate su Facebook come CD, quindi Centro Iniziativa Educante Democratica.
6: Radio 6023 per il Centro Territoriale Volontariato, Biella Vercelli.
3: Ciao, sono Cristiana Capotondi e amo la vita. Per questo sono donatrice di sangue dell'AVIS, Associazione Volontari Italiani Sangue. Ogni giorno i donatori salvano la vita a migliaia di persone che senza una trasfusione potrebbero morire. Aiuta l'AVIS e diventa un donatore anche tu. Informati subito. Chi dona il sangue fa battere molti cuori. Numero verde 800 261 580.
21: Radio 6023.
22: Yo, shut the fuck up.
23: Sei zero ventitré.
24: Importante, non è come lo dici. Basta che ci ascolti.